0: Ẹjẹ kó lọ bẹ̀rẹ̀.
1: Mo fẹ́ mọ̀ bí mo ṣe jẹ́.
0: Ọmọ ìyá mi ló dé ìfẹ́. Ẹ sọ fún Costa fi bẹ̀rẹ̀.
1: Ọmọ lọ́mọ wọn níbo ló ti rówó ná. Iṣẹ́ kékeré owó ńláńlá.
2: Wọ́nlé wọ́nlé.
3: Wọ́nlé bá.
2: Wọ́nlé bá. Million million dollar ló ná dọ́là. Lọ bí small small dọ́là.